0: ɔka Jeremia na ɛno ɔka kum nipa ɔte sɛ ɛyɛ agyan a ɛkum ɛkum bi sɛ ɛba kɔdu kyerɛ wo bɛmɛ ɔdu ɛno ka kyɛ na ɛmfa ɛnko ɛfa kwa so na ɔbɛ mɔ sɔpa bi wo ka kwa kyɛ wo na ɔbɛ ɛne kra na wo no ɛno anyi sɛ na nanom ɛbɛ kɔm so ɛne ya ɛna gu so so ba kokora anyɛ dɛn ɛti na duru ba bi a na nkwara no bo afu wo a wo wo ɔmo no na yɛ bɔ yie ɛdeɛ wo wo wo no ma wɔn mo dome a nyankopɔn fɛ kyerɛ nhyira sara no secret bi wo maame ne papa wo dome wo ba nyankopɔn ɔmfikɛ kora no ayɛ te sɛ woyɛ kɛsite na woaka bi sɛ mo adwuma mu hɔ na secretary no asuspend no kyɛn bi woaka na kɔbɔ ne chairman sɛ kyɛ adwuma sɛ mbia wa sɛ ma ɛka bi amu wa mu nyankopɔn bi di ama wo sɛ mo wodi wadi awu no ɔbɛtɔ wodi na ɔmfikɛ kɔ nyɛdi ɔbɛtɔ amu wadi kura wo kura wa dome no nyankopɔn no ɔte wɔ nkɔma ne hwee misake wura didin eti wose tekyerɛma tekyerɛma nti ɛhwɛ sɛ asote no ɛyɛ na no a wɔmmie ne papa daa no 16-22 wɔka hyɛ mɔ hɔ
1: wodeɛwopɔ se no sɛ
0: awurade sew sɛ
1: adɛn nti na woka mahyɛdeɛ
0: woka mahyɛdeɛ
1: na wode wa
0: nowoyɛwokyerɛnto awurade sɛkyi
1: sɛ wohunu po a wopɛnasɛ wobɔwoanom kɔbɔ
0: wano a wogyae wano a
1: kɔbɔnem
0: santa sɛ kɔfie saa duru paru pɛn obi anto bi ɔde kɔ de nɛsa obi anto ma nhwɛ n'akyi ne papa nkyi no ɔbɛ ɔbɛ sɛ onya bi a na ɔma nkwaraa no bi onya bi a ma nkwaraa no a wo na wo so na wɔn gu ɛna waa bɛɛ busua ni na busuafoɔ tena ɛya ɛwɔ sɛ bom bɔ dwa na yɛ kɔ tena mu ɛna ɔbaa no yɛ wɔn mi nhyɛn ɔno nso akekunu te se papa no bɛ yɛ ludu no mɔ ne yiri de bi bɛ kɔ akyi ma.